0: Ere bon wa zizado tengbejuo le supete kwalo na mi mojemeto kperio na jino ekule le kolu abondo meji nuinu loyin troten temene le yera na mi mojemeto kperi bon na do mi bule kwa boxia na jino mi lo te
1: ehn mi mo mi de lo escali mi de escali o fa kaka yaka emi je aka o mi mo ro tin ri me tago tome chazon era aka yo taruno era aka we mi onu o yo foro fu emi da su mo na le bo jete yo emi ka mo ro di mere tu ti je mi ton mi mo ro di mere me mo ko ton le kele mi o to to ri we o me tago e ton ti asan le o kele e we ru fio emi so ton di mi na blog mo no vi no vi ku dro mo ko ton mi na do e do escalier me have bo ga ga yo e no do elevation do monte do aga ha we di un we wa di o ina mo aga yi to amo e mo lo tin emi do aga ha we emi do aga ha we o e wa mo lo di me di mo di wa do emi ti
0: ganji
1: ndi wa do ete lo ndi do ete o e kale lo di me de lo nu ko e igbe ja nu ko kunyo o ndi a peshi to kwa ndi a peshi to e si ni lo yo lo blocage mo
0: blocage o eh oui
1: peshi to ndi bloqué to kwa
0: ganji ganji
1: ndi bloqué to e wa ntaru no
0: mo we
1: o kale lo e kontra yo inoti Ira de mere mele le du yo ngekimbo iru tezo der kabi mu bara bara de le le tui odu ate pomna du alotira
0: ora du alotira
1: yo mundo e ba wezu bo bona bo de te yeji e mulo khasi ru fine e mundo nu kumia de ru fine iru de khe kwa ndi khe bo ibe wezu bo bo do tena jewe ido no se ke se normal kwa lo gbeto eyin e mo nle yin ran ido na cheke ido abe wezu bo cheke
0: e mo ho ho ero ho si
1: mo e mo ro nu to khe si ni ko si afronte nu o ndi amaka si afronte ane an bo ko ta bo ti
0: na ero ho ero ho na we
1: ke ne e ho na we an ho de e nu ya de bebe wezu bo cheke ya ete amo ede ro toto we we moro toto we yo ete e ka moro fine me aso gbo we no mo ada
0: ganji ganji ganji
1: me ka moro di me de me ta go ja so na le te we mi moro fine ese yo di me di no ele le tu yo bi o nu pa cha sin kele we
0: ganji
1: yo konfu pa cha sin kele we pa cha sin kele we nu ko to le ele le tu ele o ni bu de de gbeje de pe ko wo ka bi o ele ìgbà tí mo dé múndọ̀ lòfinè dìyàn ìmọ̀rọ̀ ẹkún sọlẹ̀ àyàká omi ìmọ̀rọ̀ ẹkún sọlẹ̀ àyàká ìmọ̀rọ̀ tó ẹ
0: tó ẹ wà tó
1: ẹ wà tó ẹ ó dọ́ ní jẹ rẹ àkúrú náà lè gùn fínẹ ní wíìbò ní èdè múndọ̀ mi náà bẹ́ẹ̀ bì ló pọ̀ bó náà bẹ́ẹ̀ bì ló pọ̀ mi náà dọ̀kú tán ìfẹ́ yọ náà fi ọ ìlú àga yìí wẹ́rọ ǹdẹ́mẹ̀ ọdúnwìndọ́jẹ́dẹ́ ẹ máa ń bọ̀ wá dé mọ̀rọ̀ ẹ mọ̀rọ̀ ní àádọ́ ẹnáàdọ́ tẹ̀yìn náà lófin ǹdẹ́ náàdọ́.
0: afọkẹlẹdẹ abajo náà ló ga yí yọmẹ.
1: ìkàlẹ́ amọ̀dọ̀ ẹ bẹ̀rẹ̀ sùn sí àgàbọ̀ àdó ní wíìbọ̀nùwédè ní wíìbọ̀nùwédè tọ́ ẹni ọ̀dẹ̀ kú ọmẹ́wọ̀n ní wíìbọ̀nùwédè tàgà tọ́ ikú ènìyàn mẹ́wọ̀n ní wíìbọ̀nù èdè dada yìí
0: ni.
1: ìfẹ́ rẹ̀ ìlú àga ìwẹ̀ ìdè wàá dúró ètè rò tán ìwẹ̀ yìí ní ìtagoro ti àzọ́ mi náà ìkàlẹ̀ àjẹ ti ọ ilẹ̀ mọ̀rọ̀ ti yẹ mí kan mí láàmú ọmọ ẹ̀mọ́ nǹkan tó ń pọ̀
0: àpọ̀nbúdò
1: àpọ̀nukàn fìdí àná ìtago ti yàn.
0: èrè nǹkan yóò yá kò tó sọ yóò yá.
1: àkúrú náà inú blow ball mìíràn kù dúró. Mi ka ku tro, nwe lo tro me o.
0: Ganji, ganji.
1: Mi
0: ale pe do pe ri pe ri ma le je wi go roji ra che mi si anajiro.